0: Mo ye ni na ye mi ni lai be.
1: Temi aritibwe igba nkile betin di njoba tugu yari di afo arile onya omo onugbo irun ya pe ni irun iba oni je irun kan ya pe ni paludism nle loyinbo irun je irun kan yebe alapa inabune una kunre bone irun je irun kan je irun badin sin apa mode en lo ya mode be ko ni odun meru en ni alapa ina ta irun efune na pa omo en tono karan juguba irun mba nle lu tugu en joba tugu kesintare yakobu lambafu omo chigini en lamba ya bo buye omo ko ni odun meru na en ọ̀rọ̀ akọ́ gbùlàmbà náà nọ mẹ́rin mọ́dé ní oṣù mẹ́rú yínú oṣù mẹ́fà yínú oṣù méje yínú oṣù mẹ́dógún wọn ní ọ̀nà karùn-ún gbùlàmbà abẹ́bẹ̀ fúwẹ́ nàbí mi bóbá lọ́mọ nàbí mi iná lọ́mọ wọ̀nyí wà rí níta ọmọ àní ká lójú fò sí lọ́jọ́ àti tiẹ̀ ọ̀tù mẹ́sán ọdún yìí bẹ́ẹ̀ àwọn àlàkó yìí nàbẹ̀ kó gbùlàmbà abẹ́bẹ̀ lẹ́rẹ̀ tó gbẹ́ pọ́ fún ọmọ chikini yìí bẹ́ẹ̀ kò ní ọdún mẹ́rù náà ẹ̀ tó náà làmbà yìí bẹ́ẹ̀ kúrọ̀ ní iye nlẹ̀lú tógú ẹ̀ ìjọba tógú àpè yín kó ní ká lójú fò sí síká gbọ́n ọmọ wọn lọ́nlé dòtó ibẹ̀ sánmọ́ ndí làmbà búbù ká gbùlàmbà fún ọmọ yẹn kọ́ ibẹ̀ gbùlàmbà tán náà sùnú mú dọ́ ibẹ̀ àpè ní mùsíkẹ́ ẹ̀mpẹ̀yẹ ṣé alápá kọ́ máa ń bọ́ ọmọ yẹn mbẹ́ ìwà ẹ̀ eke iye ara pàtàyìn pò náà mẹ́kẹ́ ṣá etí pàtàyìn pò sí kòtò wọn kó mọ wá ní kòtò wá ní eke dì kòtò wọn kó nǹkan bẹ́ẹ̀ tí nìjọba ìyá rí di afọ arílẹ̀ òun náà bára pa ọ̀yàn ohun ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀.
0: ǹlẹ̀ máa wo ìgbà fún wọn ní ó ní àṣírí rẹ̀ máa wo ọlọ́run.